nínú àti ẹ̀ ń sọ bẹ́ńkì tẹ́ ṣe láti gíwò òfàǹkó ara ṣe láti gíwò bí abakú ìwà ní bùkà gẹ̀mọ́gẹ̀ ń gẹ̀ ẹ̀ka gíwò náà sí àmà ìbẹ̀ yìí máa gíṣọ́ ìkẹ́ òwúrọ̀ sọ bí ọmọ àbẹ̀bẹ̀ kọ̀nà sókè ìyàmíyà ìmà yẹn ìfàǹsẹ́ ìkẹ́ ìbá kẹ́ ìbẹ̀ sọ ìbà sí ìkùránì ń gẹ̀ bú wọn àmì yé ń bí sọ ìsàn ìhìn dodo ga àṣìlámà ń bẹ̀rẹ̀ àgẹ́ abáwò máa bìbẹ̀ ìsàn sí àmì gan kọ̀nà sí bá kẹ́ ìyẹn sàtẹ́ ìkẹ́ ìdí pí ó ń bẹ̀rẹ̀ àgẹ́ sà ṣe é ìdí sí ẹ̀ṣẹ́ mi dò ìyẹ́ bàbá kẹ́ ìyẹn kẹ́ ìdí bàgà ń bẹ̀rẹ̀ àgẹ́ máa sì jẹ́ ǹkan sì ń kẹ́ mi yẹ́ bàbá kẹ́ ìyẹn mi yà kẹ́ ìdí ń gbé ń bẹ̀rẹ̀ àgẹ́ wọ́n àtẹ́ ìkẹ́ bì mọ́ ṣe é ìṣe kà ṣe dé kẹ́ ìdí tí a ní ìgbà náà ìní wọ̀n mi kẹ́ ìyẹ́ ń kẹ́ ògo yìí fọ̀tà tẹ̀lé àgà náà bọ̀ àgà yẹra màá sàn tó ń pọ̀ ọ̀pá fọ̀tà ìta kọ́ sí àgà yìí hìrò wọn màá sí ẹ̀mẹ́ kà sí ẹ̀mí dẹ́ yìí màá yẹ́ ń kẹ́ ògo yìí fọ̀tà wẹ́rẹ́ àdégédégé ntọ́n pọ̀ ọ̀nà pá fọ̀tà ìta kọ́ sí àgà yìí hìrò wọn kẹ́ ìdí bàgà ń bẹ̀rẹ̀ àgẹ́ sì jẹ́ ǹkan sì ń kẹ́ ẹ̀mẹ́ yẹ́ ń kẹ́ ògo yìí màá yẹra wa fọ̀tọ̀ wọn ni kà nù ọ̀bù dégédégé ntọ́n pọ̀ ọ̀nà tó pá fọ̀tà ẹni kọ́ sí àgà wọn kẹ́ ìbí yìí hìrò wọn ẹ̀mà yẹ́ mà ká ìyẹ́ kporo mi gun ya bẹ́ ń kẹ́ ètè ṣe láti mi gun bá yẹ san tẹ̀ náà bá yẹ mọ́ mi gun bí ó bá wọn à ń bá ń gà kẹ́ ò mọ̀ tó tọ̀n kúrọ́ kà tọ́n dúró kporo bí wọn máa mú ọmọ wa bùkà bí mọ́ ń wé ni wọn mọ́ wọn nọ bá ẹni kà ń pẹ́ yẹn wọn kọ́ àná bùkà tíà yé ń bí ó sọ mà ṣe láti ká hó máì ká ìwà adó gàmìàmbá wọn mí ṣe láti yá wọn àǹda bẹ́ ń kéde bọ́gà tẹ́ ń bọ́gun mígun mẹ́ka ń gà ètò ní tò bẹ́ ń fàǹkó àràbù yé ń kéde mígun yé ń wùsà wọn mígun máa bẹ́ ṣe fàǹkó àràbù ṣe láti gíba wọn. Ìmà yẹn yé ń bí ó sọ àwọn akin wọn bí ibẹ̀ ǹtẹ̀ náà èkó tó yé ń go yẹ̀rọ fọ̀tọ̀ wọn bùkà wàtàkà nù tòun ọgìdá bókọ wọn bìí ní ẹwà pọ kàwé ń ké òkó bàbá àṣẹ láti mí gun bẹbà bí yíyá mú wọn máa yẹ sàásù nàbà ẹnẹsẹ ń tán gbúdùkù ń di máa gínà ń ké òwúrọ tó bá ètò rọ sàásù nàbà ẹnẹsẹ ń sàn nàbà yóò ń di nǹkan gísán àtẹnẹ ní sù nàbà ẹnẹsẹ ń sàn ọkọ àìní gíra rí ké òsùn máa ń bẹ̀rẹ̀ àgíyá sù nàbà ẹnẹsẹ ń sàn ọkọ ànàbùkà tí a ń di pọ̀ bí màá nọba ẹnẹ tíà ngomẹ kanga tíà nọba tíà ẹnẹ yìrú nọba ẹnẹ nọba tíà nọba ẹnẹ tíà nọba yìrú ìmọ àyẹn mà tó bá tẹ franco ara ṣe láti gbé babi kọnà òkèèyàn mi sábùrú ńkọ wa nọba ìta ndì sí ka yóò kàn kọ wa nọ bò mẹdàmígun bókò bẹẹ nóòrè ọpọ bẹẹ wúrẹ de yéé kí bẹńkì tẹńkì òsàn sí òsùn emmanuel mohammed al arun wíyá tètè náà òdókè wíyá náà èso bẹẹ mẹ náà ṣíà azi agamba isu maba huye kuwa miuka winki ya dopo no siyama embe yima wibe winki ya nwe gwe suru ya miya mmanke tantu gigini mbira gya une bebe ten mwe saki kilo uwira gugeki futo wako anu buka yuru kabuma wika dora mwe kilo ti akin dra otaka wakura masan suki saki akin une futo enda ito dege dege suwe kilo ti ya une da unobwa penso mbira gya mani une saki kilo uwira gute futo enda yuruwa ampenso nkiro ti akin da wene ga okura masa penso saki en kiro yen da no ga akin na yemi foto okura ti aga bonwa me ma mo saki en kiro yen da no be une yema foto no ba ne ga bonwa gumbi no akin une yemi foto en da no ga bonwa sa gun le ti ti akin foto ti adegede ga ga won gundwe me ma bo saki yen bi ere mi gun foto ne ka dra wata wa wele bulu mi yesa su mo ko ngimi to yen saki en gira ma une foto en da ti aga bonwa masa pamida buki ayin carton akin yíma fọdọ nọba àti àkà dára wọn àwàtà wa màkàní kàtún ọgùn bẹbí ẹrẹ èmi kún fọdọ nọba àti àkà bọnu màá san pàkẹ ti akin tó ayé ma dára wọta kan nù yẹ káàkà èdè ka màá san kàfẹ hakin yé ń kàtún ẹmí bá ń yẹrọ àkúnà mẹ fọtọ ọgùrú ka bọnu wọn bí ka dọrọ mọ ka màá san bóńdẹ ni yé sinmi bá ń yẹrọ àṣẹbọn mi yé ń kàtún akin àdùn ayé ma fọtọ yẹn dá yìrù ka bọnu wọn bí ka dọrọ mọ yé ń tíya kónkón tíya fọtọ tíya dégédégé ká dùn tansugu gini mbira gẹ mba yi wa kuka mune yi wehi wakura yi foto kadra watawa masa energy fiali yakin yi ma foto yiro kadra wene to anga moka bigi anku mame anki anwe ni kuroki awisuru mabaka nka so kanga tia ne kam ne nobo noba ita noba yiro ne noba yiro ngume kama kwen àwọn anapeti pari mbira gẹ ado david migu windamba we kanga tia ne noba yiro ita kam ita noba ine ine masa boba mbira gya na wa ma winke anwe ni kuruki ado ton semi windamba we kanga tia noba ine noba yiru ine nobu yiru noba ita yiru ka masa boba mbira gya na wa ado yaru konse e back mi windamba ma we mi kanga tia noba ine nobu noba ita tia tia noba tia kam ita so ma wane wikana mo gusun awin kia do baikro ya bro kusia.